kékeré ó sì tó papọ̀ jù. Ọ̀rọ̀ ìpọ̀rí ayé rèé, ẹ jẹ́ ká forí ewì túmọ̀ ayé fúnra wa. Ayé àwo ayé tí múni ká tó fura. Èèyàn àwo èèyàn tí ṣe tánà dí èèyàn. Èèyàn le àwọn èèyàn ní jẹ́kẹ́ni tó bá gùn tẹ́lẹ̀ ó kúrú.

ọmọ paráyé ní dẹranko lọ́gànjọ́ ọmọ aráyé ní dodo láàdì. Ó ṣe ọkọ̀ tí ò bá kúkú ní pẹtirọ́ọ̀lù.

wọn ò mọ̀ pé bẹ́ẹ̀yàn bá fẹ́ pe kọ́bọ̀ yóò fètè lura wọn àpèforísọ̀ kó lẹ́gbẹ̀ẹ́dọ́gbọ̀n. Kọ́mọ èèyàn tó dáwọ́ léṣẹ́ kó borí ẹ̀ léèrè náà ẹni orí bá ti lẹ́yìn oore ńlá ni. Orí ní jẹ́ kí èèyàn ó ṣiṣẹ́ àkọlẹ́yàn. Èèyàn tó bá mórí alákàrà wáyé bó bá rúgbà lápá irọ́ ló ń pa. Èèyàn tá a rán níṣẹ́ àgbẹ̀ tó yé sota ìmọ̀rùn. Iṣẹ́ tọ́mọ èèyàn bá ṣe lọ́dún mẹ́wàá tó ń pọ́n láṣọ tí ò kéré wálé.

ẹni àtàrí bá ṣaláàbò fún ló le gúnlẹ̀ láyọ̀. Ìrìn àjò ńlá ni bọ́mọ èèyàn bá pọ̀ wálé ayé láti ìlú ọ̀run. Bàbá bímọ tuntun sáyé ọpẹ́ ni bábínú ẹni ò bá fi jàǹbá ṣoyún rẹ̀ nígùn. Èèyàn lé báwọn òṣìkà ò bá rọrùn ṣe ní jàǹbá mọ́ ọjọ́ ìkólẹ̀ abiyamọ ló léwu. Àwọn tó ti mọ̀nà tọ́mọ ó gbà wáyé wọ́n lérí dọjọ́ ọ̀kúnlẹ̀. Àtọ́mọ àtìyáwó adé agbedeméjì àgbàlá ayé àtitọ́run. Ibi wọn bá wá já sí lọ́wọ́ orí wọn ni. Bí bàbá ọmọ ò bá ṣáájò látẹ̀yìn wá ó wá kú kó ṣàbámọ̀. Ọ̀tá lé tilẹ̀kùn ọ̀nà.

bó ṣe kún fún wàhálà. Ẹni ẹjọ́ pàdé níbi iṣẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀tá tí mo kúkú rà lọ́wọ́ àwọn abínú ẹnu. Ọ̀tá alé òjẹ oṣù jẹ́jẹ́ ti fi iṣẹ́ tó ní kò sáàyè. Bẹ́ẹ̀ ni oṣù ní gbowó ti ẹ̀mọ́ tiẹ̀, iṣẹ́ oúnjẹ ni kó wá jọ ń ṣe. Ó fẹ́ kó oúnjẹ ó bọ́ lọ́wọ́ rẹ, kò sì jẹ́ fòkèlè tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ sílẹ̀. Bó o jó níṣẹ́ oṣù, bó o jó níṣòwò déédéé ló jẹ́.

fi mú ṣọ́ọ̀pù gbé wọ́n ẹjọ́ ọ̀rẹ́ dọ̀dọ̀ babaláwo. Àwọn òṣìkà ẹ̀dá tó ń torí ìrẹ́dì kó bẹ́rẹ́ wọ́n fẹ́ kó kú láì tásìkò. Àṣé bá a ti lóyún ẹ̀dá la ti ní wàhálà mọ́yún gẹ́lẹ́ bá a ti dọ́lá tán la dérin. Gbàrà tá a ti dáyàn tán la ti dá wàhálà. Ẹyẹ àkókò palédà ó sáfáráyé aráyé tó tọpasẹ̀ léwò igi nílé ẹyẹ. Eku ẹ̀mí ò jẹ́sunlé àná ọmọ aráyé náà ló bẹ̀rù. Káfẹ́fẹ́ bá wọ́gi bí ò bá ṣe é wó ṣe bí káfẹ́fẹ́ ó padà lẹ́yìn igi ló dára. Bó bá ṣẹni ayé dójú lé irọ́ ni àwọn èèyàn táyé wọn.

lọ. Ẹni Ègbùmọ̀dé ti sàlẹ̀ ṣàkótó wáyé, wọ́n fẹ́ pa kádàrá ẹ̀dà. Bí wọn ò bá kúkú parọ́ má dánjúmọ̀ bóyá kò ní lówó, ó fi jọ ànábì kan ni. Ẹ jẹ́ ká ṣe bí ó máa sáré ká, ibi ẹ bá tún rí ẹ kígbe lọ. Ẹni ẹ bùkù tó lúwa ń bùkún lọ́kọ àzìmọ́ wù.